tó wà ní ìbátan náà láti tètè wa lọ́pọ̀lọpọ̀ ká yọrí kọjá ìbùkún ti àná. Ẹ tó ká dìde dúró láti gbàdúrà papọ̀. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìpéjọpọ̀ ńlá yìí. Àkókò ìyípadà àtètè wá. A ti wọ́ láti wá gba ìbùkún láti ọ̀dọ̀ rẹ. Olúwa gbàdúrà wípé gbogbo olùkópa ní gbogbo bí ibùdó ṣàtúnṣe sọjú àti gbogbo orílẹ̀-èdè. Olúwa fọwọ́ kan lúkúlùkù nípa agbára rẹ lórúkọ Jésù. Olúwa bèrè lọ́wọ́ rẹ bí a ti ń gbé nítòkè sí ọ fún òjò ìbùkún. Bí a ti ń gbé nítòkè sí ọ fún ìfọwọ́kàn àtètè wá. Olúwa gbàdúrà pé ìbùkún rẹ yóò wá sórí olúkúlùkù wa gẹ́gẹ́ bí olùkópa lórúkọ Jésù. Olúwa fún àwọn ọkùnrin, fún àwọn obìnrin, fún àwọn ògo wẹ́rẹ́. Olúwa fún àwọn ọ̀dọ́. Kò sí ẹnikẹ́ni tó máa wá sí ìpàdé ìlálẹ́ òní tí ó sì lọ lọ́wọ́ òfin lórúkọ Jésù. Olúwa dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ kò ti dáhùn àdúrà wa. Bí a ti ń tẹ̀síwájú láti gbàdúrà, olúwa fún wa ní ẹ̀mí àdúrà àti ẹ̀mí ìdúrẹ́bẹ̀. Bàbá dúpẹ́ kò ti dáhùn àdúrà wa. Ní orúkọ Jésù la gbàdúrà. A lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lálẹ́ òní fún àwọn ìbùkún àti ìgbélòótọ́ Ọlọ́run lórí ayé wa. Ó yẹ ká jọ́sìn fún orúkọ Olúwa wípé Olúwa máa wá sí iwájú rẹ̀ lẹ́ẹ̀kan sí fún ọjọ́ kejì ti ìtọ́jú kárí ayé yìí. Ìyípadà àtètè wá. Ọlọ́run yóò yí ayé wa padà. Ẹ jẹ́ ká yí Olúwa ká fèdè fún Ọlọ́run. Ẹ jẹ́ ká fèdè fún Olúwa Ọlọ́run wa. Olóyin dákì yí orin Dávidì. Olóyin ní òjò ọjà. Ọlọ́run ni àti ọba mi ni ó fìdí fún orúkọ rẹ̀. Láé àti láéláé lójoojúmọ́ ni ìdúró máa fìdí fún ọ. Èmi ó sì máa ní orúkọ rẹ̀ títí láéláé. Ẹ jẹ́ ká fìdí fún orúkọ Olúwa. A ní gbogbo ìrètí láti fìdí fún Olúwa. A ní gbogbo ìrètí láti jọ́sìn fún Olúwa. A ní gbogbo ìrètí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ní gbogbo ìrètí láti jẹ́ pé mo oore sí Ọlọ́run. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn ìyè. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún títóbi ńlá rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin, ìran kan yóò máa yin iṣẹ́ rẹ̀ dé ìkejì. Yóò sì máa sọ iṣẹ́ agbára rẹ̀. Ẹjẹ́ ká yin Olúwa fún ọwọ́ ńlá rẹ̀. Ẹjẹ́ ká yin Ọlọ́run fún títóbi rẹ̀ àti fún iṣẹ́ ńlá rẹ̀ láàrin wa. Ní àkókò tí ti tètè ti kọjá, Olúwa ti ń gbé lóòótọ́ sí wa. Olúwa ti ń gbé olóòótọ́ láti máa bùkún fún wa, láti wò wá sàn, láti dá wa níbè, àti láti fọ́ pa yí àwọn ènìyàn. Ọlọ́run ti gbé lóòótọ́ nítorí náà. Ẹ jẹ́ ká sì fi orúkọ Olúwa nítorí títóbi ńlá rẹ̀ láàrin wa. Ẹ jẹ́ ká sì fi orúkọ Olúwa ká jọ́sìn fún Olúwa. Ẹ jẹ́ ká sì mú oore wa hàn sí Ọlọ́run nítorí pé àwọn àìlè sọ ẹ̀bùn ìgbàlá rẹ̀ nípasẹ̀ kristi fún gbogbo ènìyàn àti ìfẹ́ rẹ̀ tó fún gbogbo ènìyàn tó nígbàlà ìdíbòlì wípé ó ní Ọlọ́run gẹ́gẹ́ ẹnikẹ́ni tó ṣègbé nínú Ọlọ́run òkè tó fi ẹnikẹ́ni tó mà nígbàlà tó fẹ́ fi gbogbo ènìyàn tó wá sínú ìmọ̀ ìgbàlà. Ẹ jẹ́ ká gbàdúrà ó ká ní orúkọ Ọlọ́run lódìmarè lógo fún àìlè ẹ̀sọ́ ẹ̀bùn ti ìgbàlá rẹ̀ nípasẹ̀ kristi fún gbogbo ènìyàn àti ìfẹ́ Ọlọ́run tó fi gbogbo ènìyàn tó nígbàlà. Ẹ jẹ́ ká jọ́sìn fún orúkọ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ọkùn wọ́n parí wọn fún kristi nínú ìtọ́jú kárí ayé. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká sì dúpẹ́ fún orúkọ Olúwa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrúbọ kristi àti agbára ìrere tó ń jẹ lẹ́sẹ̀là. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ́sìn fún Olúwa. Ẹ jẹ́ ká yin orúkọ Ọlọ́run. Ẹ jẹ́ ká pe orúkọ Olúwa ga. Ẹ jẹ́ ká yin Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ́sìn fún Olúwa lẹ́nu rẹ. Bá Ọlọ́run sọ̀rọ̀ ni Olúwa. Jọ́sìn fún Olúwa fi mú oore rẹ̀ hàn sí Olúwa. Dúpẹ́ fún ìgbàlà àtẹ̀rẹ́ ara rẹ. Dúpẹ́ fún Olúwa sọ ọ́ di mímọ́. Dúpẹ́ fún ẹ̀bùn ìlú mímọ́. Dúpẹ́ fún ìbùkún Ọlọ́run tó di nígbà nínú ayé rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jọ́sìn fún Olúwa tó ní orúkọ rẹ̀ ìbùkún fún orúkọ Olúwa. Ẹ jẹ́ ká sì fi orúkọ Olúwa fún ìgbàlà àti ìpamọ́ gbogbo ọkùnrin ní àp
àkókò jí ìpè tó ti kọjá ọpọlọpọ abẹ́rẹ́ ìbàdàn ọkàn òun ni olúwa ti jàmà ó sì dúró fún àwọn ìjọba ọlọ́run síbẹ̀síbẹ̀ ọlọ́ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́ka dúpẹ́ ọlọ́ka ní olúwa ọlọ́ka jí orúkọ olúwa ga fún ìdílóòótọ́ rẹ̀ ní àwọn orílẹ̀ èdè lórí wa ká ìjọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn àlàáfíà tó bá wa gbé ìjọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó láàárín ìṣòro àti ogun àti àjálù àti àrùn síbẹ̀ ọlọ́run fún wa ní àlàáfíà tó bá wa gbé ìjọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó jẹ́ nípa ti àlàáfíà ní ìbàjẹ́ yìí ló fi wáyé ìjọba dúpẹ́ ká mọ eré sí ọlọ́run ọlọ́run ọ̀run ìjọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpamọ́ àti ìṣèṣe fún ìjọ láàárín gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ìjọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìjọba kì í gbogbo orúkọ olúwa ìjọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìjọba ní orúkọ nínú rẹ̀ ní orúkọ jésù ní àjàdúrà afẹ́ gbàdúrà fún aláfiṣẹ́ àgbà àti ẹbí wọn mìíràn ní olùdásílẹ̀ gpt ó ní orúkọ olúwa ó sì kì í gbogbo orúkọ olúwa orúkọ orí ọ̀fẹ́ ọlọ́run tó ń pa wọ́n mọ́ ọlọ́run
gbàdúrà tí agbára olúwa àti ẹ̀mí olúwa yóò fi ara hàn ní ọ̀nà tó lágbára ní gbogbo ìwé ìtọ́jú wa ìfarahàn ọlọ́run yóò tún ní farahàn agbára ọlọ́run òun la máa fi àfihàn rẹ̀ ìfẹ́ ọlọ́run òun yóò tàn rokoto ní gbogbo ìbò ìtọ́jú wa ẹgbẹ́ ala ẹni ká gbàgbé àti ọlọ́run nígbà ìfarahàn ọlọ́run yóò wà ní gbogbo ìdojú títè ní nàìjíríà ní o ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ní o ní yúróòpù ní o ní asia ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá ìfarahàn ọlọ́run àti agbára ọlọ́run yóò fi ohun tó farahàn ní gbogbo olùkópa àtẹ́kájà àdúrà tó ìfarahàn ọlọ́run agbára ọlọ́run yóò tẹ̀kalẹ̀ kódà fún àwọn tó ti wà lórí ẹ̀rọ ayélujára tó ń tó lórí tẹlifíṣàn àti rédíò wọn ti ń gbọ́ ìpàdé yìí ìfarahàn ọlọ́run àti agbára yóò farahàn ẹ̀rọ ká la ẹ̀rọkájà àdúrà ní agbára ọlọ́run agbára ọlọ́run ìfarahàn ọlọ́run ìjọ ọlọ́run yóò tẹ̀kalẹ̀ ní gbogbo ìdìbò ìtọ́jú wa ní gbogbo àdúgbò ní gbogbo orí ní gbogbo ìpínlẹ̀ tí a ti ń ṣe ìpàdé rédíò báwọn tó ń wò lórí ẹ̀rọ tẹlifíṣàn agbára ọlọ́run òun náà ní ìlú ayé ó ti dẹ̀rẹ́ wò gbogbo àwọn olùkópa ní gbogbo ìbùdó agbára ọlọ́run láwùjọ yóò farahàn olúkúlùkù ayé ó sì rí gbogbo àìní ni ọlọ́run yóò bá pàdé ní àkókò gdp yìí àkókò ìyípadà àgbègbè wa fẹ́ gbàdúrà gbogbo àìní àwọn olùkópa ní orí àkókò gbèsè bí a ti kójọ tẹ̀síwájú ọlọ́run bí àwọn èèyàn ti kójọ tẹ̀síwájú ọlọ́run tó ìdìtúta àlejò ní yóò wà ìdìtún ti ẹ̀mí yóò wà ìdìtún ti ara yóò wà tóhun ìní ìdìtún ti mọ̀lára yóò wà ìdìtún ti ẹbí yóò wà ìdìtún ti okòwò yóò wà gbogbo olùkópa yóò rí ìdìtún gbà láti ẹ̀rọ olúwa lónìí tí wọ́n ti ń kópa ní gdp ẹgbẹ́ ká gbàdúrà yìí pé ìdìtún olúwa yóò wà sórí gbogbo olùkópa ìdìtún tá a lè fojú rí ìdìtún nípa ti ìdìtún nípa towó ìdìtún nípa ti ẹbí ìdìtún ti mọ̀lára ìdìtún tó gbòòrò yóò wà sórí gbogbo olùkópa ló kọjá ìrètí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo aláàbò ìdìtún olúwa gbà lọ́wọ́ gbàdúrà wípé olúwa ọlọ́run ọ̀run yóò wọ ọkàn gbogbo olùkópa tókè láti gba ìdìbò tí wọ́n nílò ní olúwa yóò rí gbogbo olùkópa tókè gbogbo olùkópa láti gba ìdìbò láti ọ̀dọ̀ olúwa ẹgbẹ́ ala ẹni wa ẹni ká gba àdúrà àti olúwa ẹ̀mí ọlọ́run lódìmarè yóò rí gbogbo ọkàn olùkópa tókè láti gba ìdìbò láti ọ̀dọ̀ olúwa lálẹ́ òní ẹni ká gba àdúrà tí agbára ẹ̀mí mímọ́ yóò fi ara hàn yóò sì bàlẹ́ gbogbo ọmọ ìjọ àti gbogbo olùkópa ní gdp ìlú ẹ̀mí àti agbára olúwa òun ni a ó rí ní ọ̀nà àti ojúṣe ní ayé gbogbo olùkópa láẹnu rẹ tó gbàdúrà sí olúwa wípé agbára ọlọ́run yóò fọ ayé rẹ láẹnu tó gbàdúrà bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ agbára ọlọ́run ó wà ní ojú ìṣe nínú ayé rẹ ìgbàdúrà wípé gbogbo ìmọ̀ àti èso ọ̀gá gbogbo akóbi agbègbè ẹ̀mí arọ pátápátá gbogbo ajẹrun gbogbo ìlàkàkà òkùnkùn àti gbogbo iṣẹ́ ọ̀gá ẹ̀rọ ká gbàdúrà pé kí ọlọ́run tó yà wọ́n láàárọ̀ lórúkọ jésù gbogbo agbára ọlọ́run yóò rún gbogbo iṣẹ́ sátani yìí tó wó mú lórúkọ jésù ẹ̀rọ ká la ẹni ọjà àdúrà sí ọlọ́run láìní rẹ o ní ọba olúwa sọ̀rọ̀ àwọn àdúrà ní gbogbo ìbílẹ̀ ìtọ́jú gbogbo ìpá tó lè dìbò ìbò ọlọ́run ọlọ́run yóò pa gbogbo ẹ̀rín olúwa yóò pa wọ́n rẹ́ ọlọ́run yóò fi wọ́n di asán ní orúkọ jésù láìní rẹ ní ọba ọlọ́run sọ̀rọ̀ gbogbo àtúmọ̀ ti ẹ̀mí nínú ayé àwọn olùkópa ọlọ́run yóò j
Olúwa dúpẹ́ torí pé o ti dáhùn àdúrà.

lọ́wọ́ rẹ nítorí pé ti wà ní láàrin wa mọ́. Olúwa jọ́ sí fún ọ, a ti orúkọ mímọ́ rẹ ga, a ti orúkọ rẹ ga nítorí pé òun ni Ọlọ́run. Ìjọba bàbá olóòótọ́ olú olúkúlùkù wa, a ti wá pẹ̀lú ìfẹ́ ọkàn tí ó ti fi pẹ́ láti gba ìdùnnú. Olúwa bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ ní orúkọ Jésù. Ní àkókò yìí tí ìyípadà tètè wáyé, olúwa yí ayé wa padà sí ohun lórúkọ Jésù. Bàbá dúpẹ́ torí pé ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù la gbàdúrà. Ní àkókò yìí ó gbàdúrà fún ara rẹ, ó gbàdúrà ní pé ìfẹ́ ìfọ́kàn rẹ, ìfọ́kàn tètè wá rẹ nínú ayé òde olúwa. Ní àkókò yìí fọwọ́ fún ayé òde, fọwọ́ fún ayé òde, fọwọ́ fún ayé òde. Mi ò mọ ìṣòro tó o ní o, mi ò mọ irúfẹ́ mi gbà. Eléyìí tí o gbé wájúwájú olúwa náà sọ sí iye ṣùgbọ́n owó kan tí mo mọ̀ mí ní pé Ọlọ́run yóò yí ayé rẹ padà ṣerere, yóò yí ipò rẹ padà ṣerere. Láẹnu tó gbàdúrà tó bá Ọlọ́run sọ̀rọ̀, olúwa yí ayé mi padà ṣerere. Mo fẹ́ ìfọwọ́kàn àtètè wá rẹ olúwa, yí ayé mi padà ṣerere. Fọwọ́kàn mi kò sí yí ayé mi padà ṣerere, yí ayé mi padà ṣerere, yí ayé mi padà sí ìdùnnú, yí ìgbé ayé mi padà ṣerere. Olúwa yí ìgbé ayé mi padà ṣerere, olúwa yí ìgbé mi padà kúrò láti ní ìlọ́wọ́wọ́, kúrò nínú pé ká máa wọ́ tẹ̀lé. Olúwa yí ayé mi padà ṣerere. Láìní rẹ bá Ọlọ́run sọ̀rọ̀ láwọn àdúrà. Sọ fún wa pé nígbà tí olúwa yí, nígbà tí olúwa yí mú ìpolówó tí ó lè padà padà bí ẹni tó ń láàlàá. Nígbà náà ni wọ́n wá pín sí ẹ̀rín ahọ́n wá sì kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kòtò yìí pé olúwa ṣe ohun ńlá fún wọn, olúwa ṣe ohun ńlá fún wa. Nítorí náà àwa ń yọ̀ olúwa mú ìpolówó wá padà bí ìsàn ní ìgbìyànjú. Eléyìí yóò jẹ́ ẹ̀rí rẹ o. Lópin ìpàdé kalẹ́ òní, Ọlọ́run yóò yí ìgbèkùn rẹ padà. Nígbà tó bá yí padà yóò dàbí àlá ni Ọlọ́run yóò sì ṣe é fún ayé rẹ. Ìgbèkùn yóò tó lè bára rẹ lálẹ́ òní. Ọlọ́run yóò yí gbogbo ẹ̀ padà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn yóò fi rí i, wọn yóò jẹ́ ìrírí ìrìnàjò rẹ. Ìwọ náà wá sọ pé ó dàbí àlámà ní o lánàá. Ìgbàdúrà ìgbèkùn yóò tó lè wà, ìgbè yóò tó lè wà. Ọlọ́run yóò yí gbogbo padà ṣerere fún ọ. Ìgbàdúrà náà ni ẹbọ́ Ọlọ́run sọ̀rọ̀. Agbára rẹ wà ní ìlú, agbára rẹ yóò di ibi nínú ayé rẹ láìní rẹ. Bá Ọlọ́run sọ̀rọ̀, bá Ọlọ́run sọ̀rọ̀, bá Ọlọ́run sọ̀rọ̀. Gbàdúrà, gbàdúrà, gbàdúrà, gbàdúrà sí Ọlọ́run. Yóò yí ìgbèkùn rẹ padà. Ọlọ́run yóò ṣe ohun ńlá fún ọ lálẹ́ òní láìní rẹ. Ṣe gbàdúrà yóò ṣá ìkànsí nígbà yóò wù ọ́ tán. Sọ̀wá ní ìgbèkùn tàbí kejì ọmọ máa gba orúkọ. Tí à ń dá olóró ni ọmọ máa gbọ́dọ̀ òmìnira. Ohunkóhun tó lè jẹ́ ètò tó wà, àyíká ìgbà yóò tó bára rẹ, àyíká ìgbà yóò tó wà. Ọlọ́run yóò yí àyíká ìgbà rẹ padà ṣerere lálẹ́ òní. Ìwọ láẹnu ó gbàdúrà, olúwa yí ipò mi padà ṣerere, yí àyíká ìgbà mi padà ṣerere. Olúwa yí ayé mi padà ṣerere, yí ìgbé ayé mi padà ṣerere. Ìdí ayé mi padà sí rere. Ohunkóhun tó lè jẹ́ àrùn náà ní àgọ́ ara rẹ, Ọlọ́run yóò yí gbogbo padà. Olúwa yóò wù ọ́ tán, olúwa yóò wù ọ́ tán, olúwa yóò wù ọ́ tán, Ọlọ́run yóò wù ọ́ tán. Yóò sì wá dàbí àlá lánàá. Ìgbàdúrà Ọlọ́run sọ̀rọ̀, olúwa yóò yí
Yeah, I'll keep going.